kórè àtàjèrè fún gbogbo àwọn lọ́jà ní ọjọ́ ìtẹ̀ní ọjọ́ ìní tí ń sọjọ́ ajé ojúmọ́ kẹrìnlá nínú oṣù kẹsàn-án ọdún tá a mọ̀ sí oṣù ọ̀wẹ̀wẹ̀ ọdún 2024 mọ kí n pé ẹ kú dédé wò yìí ẹ wá bá wa lọ lórí àwọn ìlànà àkọlé àwọn ìròyìn tó ń lọ láti inú ìwé àwọn ìròyìn la ó sì wá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn ilé láta mọ̀ sí fraternité tó wá ṣe àlàyé lórí ìwọlé àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ ti ọdún 2024 fi lọ ní ọdún 2023 ìyára titun mìíràn ti ń wáyé bí a bá sì wá lọ lórí ìwé ìròyìn tá a mọ̀ sí la nation òun náà wá sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n ń pinnu iṣẹ́ olùkọ́ gbígba àwọn wọ̀nyí ti ń wáyé o ìwé ìròyìn kan ṣe àlàyé lórí ìwọlé ti ọdún 2024 fi lọ ní ọdún 2023 ìpè kíkankíkan fún ìdábòbò àwọn ọmọ nípa ètò ẹ̀kọ́ ìwé ìròyìn tá a mọ̀ sí la busol òun náà wá sọ̀rọ̀ lórí àwọn olùkọ́ ẹsẹ̀ kan nínú ilé ẹsẹ̀ kan níta ìjọba ti ń fún ọ ní àbọ̀ lórí àwọn ìbéèrè wọn àtijọ́ ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí àtúnṣe lọ́dẹ̀dẹ̀ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ èyí ti ń ṣe ìgbàlódé ti ń gba orí ní àwọn ojúlé ẹ̀kọ́ gíga bíi 43 ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí ìwọlé ti àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ ti ọdún 2024 fi lọ ní ọdún 2023 ìpè kíkankíkan ìjọba sí fífà sẹ́yìn tí èyí tí a mọ̀ sí BPC pẹ̀lú Bactrim fà sẹ́yìn ìwé ìròyìn kan ń ṣàlàyé lórí ìbáṣepọ̀ ẹnu àwọn jùlọ tí a mọ̀ sí wàdá yìí pẹ̀lú gbogbonú tí ń ṣe ìfọ̀rọ̀jomitó ọ̀rọ̀ kan fún ìdarapọ̀ ìtẹ̀síwájú lẹ́dẹ̀ wa ìwé ìròyìn tá a mọ̀ sí Le Potentiel òun náà ń ṣàlàyé lórí àwọn olùkọ́ ẹsẹ̀ kan nínú ilé ẹsẹ̀ kan níta tá a mọ̀ sí IME ìjọba ti fún ọ ní àwọn ìlànà tí wọ́n sì ṣe ohun tó jẹ́ ẹ̀tọ́ wọn ìwé ìròyìn kan náà sọ̀rọ̀ lórí àtúnṣe lórí iná mànàmáná iṣẹ́ kan yóò wáyé fún àtúnṣe àwọn wáyà ní ọjọ́ la ti ń ṣe ọjọ́ ìṣẹ́gun bí a bá sì wá lọ lórí ìwé ìròyìn tá a mọ̀ sí Le Carte Vérité òun náà wá sọ̀rọ̀ lórí ìdíje ti àwọn ọ̀dọ́bìnrin nípa ọ̀rọ̀ sísọ àwọn ọ̀dọ́ bíi 24 ni wọ́n fi gbólóhùn wọn tí wọ́n fi jagun mólú bí a bá sì wá lọ lórí ìwé ìròyìn tá a mọ̀ sí La Nouvelle Tribune ìwọlé ọdún 2024 fi lọ ní ọdún 2023 ti àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Benin àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ àwọn òbí àwọn ọmọ àwọn olùkọ́ ti padà lọ ní ojúlé ẹ̀kọ́ o ìwé ìròyìn tá a mọ̀ sí Le Matinal òun wá ṣe àlàyé bákan náà lọ ní ìlú Sẹ̀mẹ̀pójì ẹni tí ń ṣe ajẹ́lẹ̀ ti ṣe ibì kan tí wọ́n ń kó àwọn yẹ̀pẹ̀ ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí ìwọlé ti àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ ní ọjọ́ ìtẹ̀ní ìjọba ti ṣe akitiyan kí ìwọlé lè ní ayọ̀ o ìwé ìròyìn tá a mọ̀ sí Martin Libre òun náà wá ṣe àlàyé lórí àjọ tá a mọ̀ sí CS ẹni wa àwọn ojúlọ tí a mọ̀ sí Biochane ti ń ṣe ìpààrọ̀ ohun pẹ̀lú àwọn tí a mọ̀ sí Millennium Challenge gbogbo àwọn olùgbọ́ mi àwọn ojúlọ láti lọ síbi ìparí àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní ní mo láti fi tó wa ní etí pẹ̀lú ìwé ìròyìn tá a mọ̀ sí Gascani Info tó wọ́n ṣe àlàyé lórí ìpadàbọ̀ ètò ìgòkègbodò ní àwọn ojúlé ẹ̀kọ́ gíga àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ inú wọn ti dùn sí ìgbésẹ̀ ìjọba wọ́n sì ní àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní tí mo láǹfààní láti fi tó wa ní etí pẹ̀lú ọmọ yín àwọn ojúlọ tá a mọ̀ sí Michel Dosumare mo ọmọ aṣẹ́jú mo dágbére fún wa pé ó dìgbà díẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ayọ̀ ìdùnnú ìgbéga àti àlá.